0: 20094.
1: Ọdọ̀fọ́ kọ́lá ẹni oṣù bí nàkọ́ ṣẹ́ ọ̀ṣùrù nyàngó pọ̀ ọ̀nà ẹ̀mú nyàmú. Sáàdì ewé ntí ẹ̀rọ adé wò nyàngó pọ̀ ọ̀n bẹ́ ṣíra òyìn mẹ́ nyiná níbi bí biara ọdẹ wọn nsá ẹ̀ṣọ́m. Afẹ́ Dr. Emuzu wọ̀ họ́ a. Dr. Emuzu wọ̀ họ́.